Nipa sɛ wobɔ mpaeɛ. Bɔ mpaeɛ. Anatwe yi bɔ mpaeɛ. Ɛna. Ɛbra wo mmɔ mpaeɛ. Ɛna. Na. Nkyɛ wo ho tɔɔ. Ebi mu kɔ. Ebi mu kye wɔn to wɔn kɔ. Ti a wɔfrɛ mu ɔda. Wodeɛ wo na ayɛ a, bɔ mpaeɛ. Sɛ Awurade. Watuma ebra tum nyina asunti. Ebra so sa menso. Watuma rakwa. O kaime. Watuma rakwa. Awurade kaime. Kaime se o kai Cornelius no.